0: nipa wo nifa.
1: Ọ̀pẹ̀dẹ̀ pípọ̀ wo nifa.
0: Wúdiẹ̀.
1: Wúdiẹ̀.
0: Ẹ̀kan.
1: Ẹ̀kan.
0: Jesus.
1: Tí a sọ ẹ̀.
0: Wọ́n ní kú àná wúdi bẹ́ ṣe.
1: Àfẹ́ bẹ́ jìnnà họ, ẹ bẹ dì mẹ́ ní àṣẹ.
0: Na wọ́n hun ọ̀bọ̀nì fún akẹ́tùyà.
1: Na bẹ hun ọ̀bọ̀nì fún ọ̀nà akẹ́tùyà.
0: Na wọ́n
1: ẹwùrọ̀ ti. Which means that onípa bọ̀nì fún wo sọ àmì sọ. Wọ́n nípa bọ̀nì fún wo ní àdájí máa kò sí akọ̀ sọ́sọ́ tó mi yẹ pọ̀ fọ́mù.